0: pàtàkì lọ́wọ́ àjọjọ ẹni tó jẹ́ kó ṣeé ṣe láti gba adé ilé mo wá fi àsìkò orílẹ̀-èdè lọ́wọ́ àjọjọ ọjọ́ bá fẹ́ gẹ́gẹ́ bí ìbùmí.
1: Ẹkú jogo ológun lèmi èmi ò bọ̀rọ̀ sọ pọ̀ kábíyèsí ní kí n pè é ohun tí mo bá fẹ́ mo ti mọ ohun tí mo fẹ́ ṣùgbọ́n ó yẹ kí n ṣàlàyé fún yín ìdí ẹ̀ tí mo ṣe fẹ́ nǹkan tí mo fẹ́. Ẹyin ará àjogbo ẹ máa kó àfaradà ẹ wo bí ìlú wá ṣe dà.
2: Ọmọ tí yóò ní
1: èmi ò bá àwọn ọ̀dọ́.

0: Sauvage.
1: Ọ̀pọ̀ ti fẹ́ náà ni adé ìjẹ. Mo wá ké sí ọba yín lápitẹ́ kí ó gbé adé náà lémi lórí.
2: Ẹ wá gbà mí.
1: Ìwọ ọmọ ogun yìí. Ó mọ ohun tó ń sọ.
0: Ayé!
3: Tó fi fẹ́ dé adé ìjẹ.